0: from Lagos, this is
1: Jordan.
2: This is Jordan 105.5.
3: Station with the boys for entrepreneurs.
4: Asiko tu ye gaje mwa mwalaye.
5: Lẹ́yìn ọjọ́ Sátọ̀dẹ̀ òkúrọ̀rọ̀ ènìyàn onílé ọlọ́rẹ̀ jìnà sígun àtọmọ rẹ̀. Ẹ dúwẹ́ wọ́! Ẹ wọ́ wọ bá mi ojúmọ́ kan àrà kan. Ẹ wọ́ wọ bá mi ojúmọ́ kan àánú kan. Nínú ẹgbẹ́ ìwà ó dé wa sí tilẹ́tilẹ́ tẹbítẹbí tarátara. Òun náà ni agbára wọn olùdarí kí ìwà ìrètí wà. Ẹ wọ́ wọ bá mi aláàánú jùlọ. Gbogbo ẹni tí ń bẹ láyé pariwo go. Yes, my name is Pastor Fakeye Mane Baba Alabiyama. Lori omo ye oni kabamo. Olufe asiko Olorun loju. Egbe re saju re la maro wipo ogun kan lo nja o. Won saju re segbe yawo. Won saju re bimo. Won saju re lo ilo Oyibo. Won saju re ri admission. Olufe bi re nikan ba de ja tete tara sacha ko ba dupe. Nitori asiko ni gbogbo nkan asiko ti e na lo kan bayi. Ayanmo oni kaluku o le tase. Gbọ́ mi dáadáa ìwọ gangan lókù táyé fẹ́ bá dúpẹ́ báyìí. Má rò wípé kò tí kẹ́ o, àdúrà rẹ ó fẹ́ ṣẹ̀tẹ́wọ́ gbà báyìí. Tẹ́ra mọ́ àdúrà rẹ o, eléti gbóǹgbọ́rọ̀ yìí, ó ń bẹ nítòsí ọ̀dọ̀ rẹ. Wọ́n fojú pọ́ ti tẹ́ wọ́ fọkàn balẹ̀ olùfẹ́. Wọ́n ní Ọlọ́run rẹ ò tí ẹ̀ lé dá lóhùn fi wọ́n fọkàn balẹ̀, ó máa yà wọ́n lẹ́nu. Ó rí àjẹdọ́jú alẹ́ ó yàgbà tọmọtọmọ. Ìwọ́ wo orí kẹjọ eléni ni ọmọ rẹ yóò ṣera rẹ̀ lọ́dún yìí o. Abiyọmọ ìtẹ́wọ́ kò ṣàmì eléyìí ọmọ rẹ ò ní tọ́ sílẹ̀ sáyé lọ. Ọmọ rẹ ò ní di rádẹ ràdà. Ó ní bọ́bọ́ jí ọmọ. Ọmọ wọ ní dọmọ bẹ́lẹ́ àlì. Ọmọ ò ní padà dé ọ̀tá rẹ o. Wàá jèrè ọmọ. Ọmọ rẹ ò ní jákó bàtà fẹ́gbẹ́. Mo sọ lọ́jọ́ ọjọ́ sẹ́rù tàbí ọmọ kì í túwọ̀ ní gbé ká ọmọ lé o. Ibi gíga la yẹ ọmọ rẹ kò ní jẹ́bọ̀. Ọwọ́ ọmọ rẹ máa tẹ ire látẹ̀ni lọ. Ogun burúkú kò ní jẹ ìdílé yín o. Àkọ́bí ẹni ọ̀rẹ́ ẹni ni lórúkọ Jésù. Àkọ́bí rẹ máa níyanjú o. Àkọ́bí rẹ ò ní dídàkudà sí gbòòrò. Àkọ́bí rẹ ò ní kọ́gbá wọlé ládùúgbò. Àkọ́bí rẹ kò ní wojú kó tó jẹun. Ọmọ rẹ ò ní rìnrìn àrìnrà. O ní rìnrìn àrìn fẹsẹ̀ sí tọmọtọmọ. Orí ọmọ rẹ ò ní yí. Àwọn ọmọ rẹ ò ní wojú ara wọn kó tó jẹun. Àwọn ọmọ yín ò ní di ọmọ wùsá o. Kàmí eléyìí màmá yóò ní ti bí ọmọ mú ọ. Ọmọ rẹ ò ní di ọmọ tó ń rù kiri o. Obìnrin ò ní gbẹ sálárì ọmọ rẹ yìí o. Olúwadá ọláre. Ó dá ìdílé ìláre. Ọmọ rẹ ò ní já sí yàrá èṣù. Kò ní padà já sí yàrá àkóbá o. Ẹ ṣàmì o. Lórúkọ yẹ ọmọ rẹ ò ní padà já sẹ́wọ̀n o. Ẹni bí tí kò ní gbé ọmọ rẹ ṣubú. Ọmọ rẹ ò ní jíjọ ìyà. Ẹni àìjírí lórúkọ jẹ́ kò ní dójúlé ọmọ rẹ o. Ọmọ rẹ ò ní dágbére fáyé. Ọmọ rẹ máa kọ́ ọ láwálé o. Wàhálà kò ní kojú àwọn ọmọ rẹ. Ọmọ rẹ ò ní rógun àfọwọ́fà. Ayé ò ní tara ọmọ máa bú ọ o. Ọmọ rẹ ò ní padà sí ogún ẹ̀sìn àárọ̀ bàbá rẹ. Ọmọ rẹ máa pàdé atọ́kùn olóríire. Ìgbìyànjú ìwà àtọmọ rẹ máa fún yín ní ẹ̀rí o. Ọ̀nà là fọmọ rẹ. Ọ̀nà ò ní dí. Ọmọ rẹ ò ní ṣàṣetì. Ọmọ rẹ máa ṣàṣeyọrí. 121:1 wàá jókòó níbi kọ̀kọ̀ gá ògo tọmọtọmọ o. Yóò ní ráre tọmọtọmọ. O ò ní ríbi tọmọtọmọ. O ò ní ṣiṣẹ́. O ò ní ṣìrìn. O ò ní ṣàṣetì. O ò ní tààtì. Ìpín rẹ kọ ìbànújẹ́. Mo ti wò ọmọ o ní rí ìbànújẹ́ lórí ọmọ o. Wàá jíjú ayọ̀ tọmọtọmọ pẹ́pẹ́pẹ́pẹ́. Ìjú ayọ̀ tó ń jó lọ́wọ́lọ́wọ́ wàá jọ jìnà tọmọtọmọ. Ayé ò ní fọmọ bú ọ. Ayé ò ní fọmọ bọ́ ọjà. Ọwọ́ tí kì í rẹ̀ máa gbé ọdìdé tọmọtọmọ. Àṣẹ tí ràn ni lọ́wọ́ ó yẹ yóò ràn lọ́wọ́ o. Aforúkọ tuntun pé ìdílé yín lénìí. Ó yá gbá orí ọ̀fẹ́ tuntun. Gbá ibùjókòó ayọ̀. Abídú ẹni yóò padà kẹ́hìndí nínú yọ. Ọmọ yín ò ní ṣe é mú. Ògó fara nínú ayé gbogbo àwọn ọmọ wa. Torí pé orí mi gbọ́ ìdùnnú rẹ sọ̀rọ̀ rẹ dayọ̀ tọmọtọmọ o. O ní ṣe bínú sí. O ní ṣe dádúró. O ní kábàámọ̀. O ní gbégbá bára torí ọmọ. Ọ̀pọ̀ ò ní ṣe ọ́. Ẹrù tí abiyamọ kì í júlọ kọ Jésù wà ní gbé káàmọ́ lè. Ayé kò ní gbé ọmọ lọ́wọ́ rẹ. O ní ran ọmọ rẹ níṣẹ́ ìbànújẹ́ o. Àrùn bí múbiṣẹ́ kò ní mọ̀ ní alẹ́ rẹ o. A kì yóò ṣe ọ nípò tọmọtọmọ. O ní ṣubú tọmọtọmọ. 37:24 ó yá dìde tọmọtọmọ. Àṣírí Olúwa kì í tú àṣírí rẹ ò ní tú o. O ní jẹ so ara tomo tomo bi adamu o ni ajo ojo koko ni din ni ajo odun meje mo mo re lowo o wa gbadu omo re kale omo ma da so ru o opa to ro jagba lowo omo re leni omo re ma jo bai fokan bale aba ni daki ba ni debe omo re oni jese gbe o Jeremiah chapter 1 verse 7 lo yo fi oso lori tomo tomo omo re oni keyin si o omo re oni kanju dana abo olorun daju lori awon omo re apo baje odi orun yo di omo re lade omo ni ni oluwa oni somonu omo inu ni ere re wa jere omo re ayo ni fogo omo re sararin din omo re ma moke ayo omo re ma bo sipo ese yaju moto ara ni fa bo si oni jiya tomo tomo o nkan ti kebi ti kawusa ojo to ba pete ati kadi yin ni o fa ya loruko jesu ta omo re ma ti se o oba ngiji yo so omo re dolu omo oba mi awari fun ni bi gbogbo yo fa ye gba tomo tomo aso ni mu aye ko ni ri omo re mu o ayo ni so omo re ni si ba si bo ayo ni ko omo re loya je ayi ti njeran lowo lowo ko ni pada jegun eran o ara ti ara so wo si ko ni pada wo akisa o omo re oni toro lowo egbe re laye ologori ko ni ogo ma ko ni de ba omo re o oni rogo esa mu ni toro wo kaakiri o o ki ayi ti aki fi adua weekend sere ni weekend yi oro re dayo ni weekend yi wa roju raye ni weekend yi o ya ma sogo ninu ogo ori to wo eni kankan oni gbe o o lo ti nbe ti ebi re nbe oni tawo na yesu oluwa wa engineer mi oni pe ma lo gbe soke
6: ekun ni mo gbe denu ijo yi lori omo mi kan to wa ni Cairo alakoko ti ma wa sinu ijo yi pe ko jo ko ba mi gbe ohun adura soke fun omo mi yen npe o nse gogogan o de dupe lowo baba labi amo won gbo won adura soke fun mi lojo yen o lo sise nibi ti omo yen wa o ba mi se iwosan to pe o ba mi sise iwosan lagun ara omo na ekun ni mo gbede bi lojo yen to pe inu mi baje sugbon mo dupe pe lojo teni inu dudun ni mo fi wa sibi ekun ti mo de su bayi o su ekun ayo Olorun se ore ase pe ninu aye omo yen bi baba labi omo se gbe adura soke Olorun lo sise wo so lagbara omo yen o ba mi mu lara da o so sa pada pada o ba mi da pada bo sipo gbogbo gbogbo ara re o ba mi se wo so
7: ibi kibi tomo re wa abu Olorun ko daju lori e mama gangan yen ko se mo
6: ara ti ya patapata
7: patapata
6: o ti gba
7: lori le de mi lo de wa
6: ori de e Cairo na lo wa
8: ilo ibo
7: so oro le gbera lati bi
8: o gbera san
7: ko de wa ran plane lo
8: o wo plane lo
5: awon kan ro wi pe boya bo li ti gbagbe nipa big door ti won ni ka ko ebi adua siwa so ori ojo sunday o na ni ki gba gbogbo e lowo gbogbo eniyan nitori an ko lo ori oke iwo to ti ko ebi adua ara tete ya ko bayi o so wari pepe to wa ni church ni ojo sunday oni gbogbo eniyan yo joko ti ta ma bere kan ta fe funra wa ati fun omo wa bo je fisa ni ma mi se ojo sunday on dari kan gberu omo ma bi se ojo sunday ba ko kan se ngbe oni kan ju ele ma mi se ojo sunday omo re kawe ko ri se ma mi se ojo sunday o tin ko ile kan lati bi ogun odun bayi ma mi se ojo sunday ta ba pa won tena to n dahun ma bi se ojo sunday se wari eyi te ti n wo omo tipẹtipẹ afẹdidi gbe omo ni ọwọ ọlọrun niwaju pẹpẹ ni ọjọ sunday kọ date ọjọ sunday lẹ nitori wa maa rántí pe ni odi 12 ni ìpín rẹ yí padà èmi wòlí rẹ ni mo ní kó kọlẹ ìwọ tó o bá ti kọ ẹbí àdúrà kọ wá ní ọjọ sunday bọ́ọ̀lẹ̀ ní dálẹ́mọ tó wà ní ṣẹ́gun ọ̀tà logun state sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ fàkẹyẹ cac aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o ọrẹ ti torí gbogbo ènìyàn jákèjádò tó lórí ọ̀fẹ́ àti máa gbọ́ mi lọ́kàn kò sí iye tó lè fi ránṣẹ́ bọ́lọ́run bá ṣe bùkún ọtọ́ ni ìbàjẹ́ 2000 ìbàjẹ́ 1000 ìbàjẹ́ 500 naira ọwọ́ tó fẹ́ fi dá ọ̀rọ̀ yẹn ó yà tẹ̀ síwájú ó ní fọwọ́ ara rẹ gbé ọmọ ara rẹ sìn ọwọ́ tó tẹ̀ yìí wọ́n fi gbẹ̀tọ́ rẹ lọ́wọ́ àwọn ọmọ ọwọ́ tó tẹ̀ yìí ó tẹ eré o èrò ẹ̀dà gìgìrì ó di st michael stadium ní ọ̀tẹ̀ o ọgọ́sù ni o odidi ọjọ́ márùn-ún gbẹ́kọ̀ọ́ la máa lò bẹ́ẹ̀ mo fẹ́ kó o bá mi ròyìn fún ènìyàn méjìlá ó kéré jù aago kan sọlá máa bẹ̀rẹ̀ kò sọlá ṣe dòru ìgòrò ọ̀rọ̀ kankan fún ọjọ́ májẹ̀mú yìí náà ní kí n pín fún gbogbo ènìyàn ọlọ́run bàbá alábìyàmọ́ o
9: ààyè ló wà.
10: Hello, hello, prophet 090 60 57 11 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
5: Abiyamo, a ò ní máa bọ jẹ mọ.
0: From Lagos, this is
1: Jordan. 105.5 FM.
2: This is Jordan 105.5.
3: Station with the voice for

mẹ́rẹ̀ ẹ̀rin yẹ kí ẹ̀mí mímọ́ kó jẹ́ ó ṣe ìtẹ́wọ́gbà ẹ jókòó padà ẹ jókòó mọ́ mi bí n bá ti kú bí nísìn 6 mo ní máa dórí facebook 6 láàárọ̀ yìí ní ìdajì kùtùwà yìí agbára dì fún convention bí

Olúwa ṣe ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyé tó jẹ́ climax lọ́la and látọjọ́ Sunday ẹjẹ́ ń sọ pé Monday tá a ti bẹ̀rẹ̀ ọ̀la ni ó parí and gbogbo sona church wa wẹ́mà là ń bọ̀ àwọn kan ti délẹ̀ látànà àwọn kan sì wà ń bẹ̀ látijọ́ Monday wẹ́mà láti wo òde wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà Jesus City ló ti yẹ ká ṣe bọ̀ nítorí àwọn àtúnṣe tó ń lọ lọ́wọ́ ń bẹ̀ àti bí títí ojú ọ̀nà bẹ ṣe rí òun ló jẹ́ ká dọ́gbọ́n sí ẹ̀yin wo lẹ fẹ́ ojú rere àmì kan tí ó mọ jẹ́ kí èèyàn mọ̀ pójú rere ń bẹ lára ẹ̀ òun ni mo fẹ́ ká fi gbàdúrà lónìí òun ni wọ́n pè ní divine involvement àwọn tí wọ́n bá gba ojú rere ọlọ́run lọ́lọ́run mọ́ bá wọn dá sí àmì nìyẹn nígbà mo ń define ti favour túmọ̀ sí according to current English dictionary èyí tí wọ́n release ní Oxford University mi ní padà sínú ẹ̀ ìkan nínú àmì pé o ti gba ojú rere ọlọ́run ìkan nínú àmì tí ojú rere mọ́ bá ṣiṣẹ́ o ní ìdásí tó bá ṣe pé fún rẹ nìkan lọ́mọ́ dá gbogbo nǹkan ṣe kò sí àmì yẹn lára mi wà á mọ̀ bọ́yá àwọn kan fẹ̀ ẹ̀yin wo lẹ fẹ́ àmì ojú rere the mark of favour is divine involvement do you want mama ṣébi tó o bá nǹkan dé yẹn sóò nílò kọ́ lọ́wọ́ bọ̀ dásí àbórúkọ lè dá ṣe pẹ̀lú agbára gbogbo ẹyin ọmọ náà tẹ bá fẹ ẹ mọ bínú máa tún gbé yín dìde wá wá ibì kan tó lè fẹyìn tì because involvement túmọ̀ sí ìwọ sinmi jẹ́ ń bọ́ ṣe báyìí lolúwa wí tó bá lè dìde fẹyìn tì nǹkan kan máa tún ní ẹ jókòó padà lórúkọ bàbá tí ó mọ àti tí ẹ̀mí mímọ́ gbogbo ẹni tí ń bọ̀ mí láàárọ̀ yìí ọlọ́run yóò bọ̀ dá sí gbá àṣẹ àti àmì ìdásí látọ̀run wá ẹnìkan ní divine involvement and that simply connotes God participation in a subject matter ẹnìkan ní kílẹ̀ wí yẹn ìdásí ọlọ́run lórí ọ̀rọ̀ kọ́rọ̀ lórí nǹkan kí nǹkan tó bá ń là kọjá ìyẹn túmọ̀ sí pé when the almighty God get involved in your affairs in a person's affairs nígbà tí ọlọ́run bá bá yẹn dá sí nǹkan and kéèsì tí ń bẹ ńlẹ mọ̀mọ́ sóò nílò kọ́ lọ́wọ́ bọ̀ dá sí ni ṣé situation àwọn ọmọ rẹ yìí sóò nílò kọ́ lọ́wọ́ bọ̀ dá sí ṣé ìyá yín lẹ́nu kì í ṣe gbogbo kéèsì lọ́lọ́run mọ̀ dá sí o àwọn tó bá sà àwọn tó rí ojú rere kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀ onímọ̀ bá dá sí ẹ wá mọ nǹkan bẹ́ẹ̀ ṣe wà yẹn níbi pẹpẹ yín ẹ dọ̀bálẹ̀ ẹ wá kọjú sókè ìyẹn ni pé ẹ̀yìn yóò wà ńlẹ̀ your back will lie down and you will face the front you will face up wà gbójú ẹ sókè nínú ìwé psalm 121 àgbà àdúrà táwọn ọmọ àwọn àti dávid gbà nìyẹn èmi ò gbójú mi sórí òkè wọn ni níbi tí ìrànlọ́wọ́ mi yóò ti wá ó ní ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá ẹni tó dá ọ̀run àti ayé àmì àkọ́kọ́ tí wọ́n fi máa ń mọ̀ pójú eré ń bẹ lára èèyàn ó ní ìdásí ẹ wá kígbe bàbá bá mi dá sọ̀rọ̀ iṣẹ́ mi ayé ti fẹ́ máa fi mí ṣe yẹyẹ and systematically ṣe mọ̀ pé second half láwa yìí bí èèyàn ọba ilé goal eléyìí ìtìjú ni o bá mi dá sí ọ̀rọ̀ ìgbéyàwó mi lọ́nà méjì gbogbo ẹ̀yin sísítà tẹ́ ẹ̀ tí màárì ibi gígun ẹnìkan ni ó gbogbo ẹ̀yin brother tẹ́ ẹ̀ tí màárì ìyàwó ẹ̀ kan bẹ́ẹ̀ nbì kan the bone of your bone kan bẹ́ẹ̀ nbì kan and gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ ń gbọ́ mi àwọn anointing méjì tí mo fún yín ẹ mú ẹyọ kọ̀ọ̀kan bọ̀ ní ọ̀la gbogbo ẹ̀yin tẹ́ wà ń sọ́nà church ẹ mú anointing ẹyọ kọ̀ọ̀kan wá mo fẹ́ kọ yín bẹ́ẹ̀ ṣe anointing ara yín mo fẹ́ kẹ́ anointing ara yín ṣe jù mí méjì anointing ọ̀yìn mo fún àwọn èèyàn Jesus City torí tá a fẹ́ fi ṣe tá a fi ń ṣe náà ni àtọjọ́ Wednesday láti lo oil so gbogbo ẹ̀yin tẹ́ ni ẹnìkan ni wò fún mi ìwọ náà mú bu oil tẹ́ fi ń ṣe bẹ̀ bùdání rọra fi sínú tá sínú ìgò tá sínú bọ́tù kan afẹ́jọ rámù ọlọ́run nínú convention ọdún 2026 yìí mo fẹ́ kọ́ dá sọ́rọ̀ mi bàbá dá sí mi ara mi gbẹ̀ kan bó ṣe dọ̀bálẹ̀ yẹn tó kọjú sókè ọlọ́run jọ bá mi dá sí ọ̀rọ̀ mi báwọn ọmọ mi dá sí ẹ̀sà kò sí àwọn tí ọlọ́run bá ṣe lóore tó bá bá wọn dá sí tí wọn kì í ní testimony ẹ gbọ́ mi sà it will appear tọ́lọ́run bá bọ̀ dá sí àsí yìí you are wiser and more powerful than other people yóò dàbí ẹni pọ̀ ọgbọ́n bí ẹni pọ̀ ọmọ ṣe ni wọ́n là kì í mọ̀ ọgbọ́n mọ̀ tẹ́ kì í ewu ọmọ lẹ́mọ ọlọ́run ọba ọgbọ́n ni
ti olorun ba bo ogun iye iwura ko ni lemo idasi olorun ni be se dobale yen ni baba ndasi dasi oro ise mi olorun ba mi dasi ba wa nkan se tete wa nkan se soro aye mi baba tete wa nkan se soro ise mi o wa nkan se soro oyun mo fe loyun olorun wa yi pada ko mo yi segbe ko mo yi segbe osi mama e wa gbo nkan ti ami oju ere ti won pe ni idasi orun ba de nothing become impossible for you again ko wa sin ti yo soro se mo se baba ti gbadura tan ni sin mo so fun awon eyan ki won lo pade mi be ni ago mefa ni ori YouTube TikTok and Facebook so a minimum in si se yen laarin 1 hour 6 to 7 o na ma fi se lagbare ni to ni aye atun meku amanasha ala ye ye ti poju olohun mama inira mu le ba ndasi fun in the name of Jesus Christ eh to so le kan si baba ba ndaso ro ijo mi eyin pastor egbadua yi mo mo toju mi ri ba ndasi oro ijo yi mo si jiya jiya ninu ise oluwa ti mo ti bere latodun na mi na le afigba to ba ndasi ni 2020 oh eni kan se so si yun mo se bo sese bere ni ah ah nigba ti bonki wa ni 2001 gbogbo awon mo church ni mo ko lo ta lo okorin nbe awa gangan be nu prayer warrior ta shata moto meji meta la 13 bus ni mo fi ka won eyan lo sibe ta tun pada di oju eta na mo tun wa ijo yen koko dagba ise yen koko lo waju mo sa nba fa be titi mo fi ko de wema mo si tun ba e ti ri bi ti pastor ti ma fi nu so si gba bolu tori ko si telomi oba sa na mo gba church won pe kan lojiji o de lojiji e sa ko de lojiji eh igba to lo yo si mi loje ojo olorun ojiji ko to dodo mi mo ti lo 27 or 28 years ninu se oluwa bo le kan na to de bayi o wa da bi ala ebe olorun wa da si mi wonu le ti mo nsun olorun da si awon omo mi ah women convention ola la pari e ola na ni o je climax gbogbo awon to lo ba won da si eni kan ni se yen wa wa nu bible ninu exodus chapter 3 verse 2 bibeli so nipa awon omo israeli awon gangan le example to da nigba ti olorun emi awon woli ba won da si ah loju ese ni nkan mo yi pada Nigeria sese lo boya 60 something year ta ti gba independence eh awon omo Israeli wa ninu ide fun 430 years odidi ilu kan 430 years ah e wo ogo fa gan tin ba wo tawon yan ba so Nigeria awa la se ma rerin o lo bere lo wa won ilu olu la won ti en gbe they spend 430 years ki won to wa gba ominira ki won to gba itusile won lowo awon mo Egypt ah ojuri to gbogbo eni to n gbo mi ki olorun ko dasi oye dide mo mi e wa dide dadi e wa mo so tele mi be lo mo lo waju to mo lo eyin la ro ni Saturday baba mi dasi mi oluwa mi

0: ayaja oni ojo kokanla osu keje odun 2026 oja ti ojo Saturday ojo abameta gbogbo ni ba wa ri mi gbo mo pede mo soro gaga bi woli e gbo bata yin gbe soro je ke sere kokanle abi cement ibade jerogi ni ibade tazi ni gbo kuro ni bata emi so tele fun ile gbo oruwa ile ma gbe o
1: amen
0: ile ma gbe o
1: amen
0: ile ma pe o
1: amen
0: ile oni gbagbode fun
1: amen
0: ile oni gbagbode fun
1: amen
0: ile oni gbagbode fun mo
1: amen
0: ko ni gbagbode fun yawo
1: amen
0: to ba ni lori ile akoba oni ba o
1: amen
0: to ba nlo to ba nbo lo ke pe ile oni gbegere mo
1: amen
0: o ni sirerererere kan lo sire laye
1: amen
0: to ba lo wa bo ni
1: amen
0: o ma lo re
1: amen
0: o ma bo re
1: amen
0: gbogbo ile to ba te ire ni
1: amen
0: bo ba de lu re ire ni
1: amen
0: bo ba wa lajo ire ni
1: amen
0: ire ni te laaro
1: amen
0: ire ni te losan
1: amen
0: ire ni te lale
1: amen
0: o ni gbo ke pe gboro ibuburu
1: amen
0: in the name of Jesus
1: amen
0: o kan ra bale
1: amen
0: wa ni se bi oba
1: amen
0: Jesu oluwa wa
1: amen
0: e mo pe oruko yen o yi pada apostle ati woli Mustafa Solomon oruko yen o yi pada lati le se ran se ti do kan go din church e ko ta wa wa ni lu badan bari mu idobe baba ti do re meji so pe se bi oba lo nlo bakan na gbogbo wa la mo pe camp wa wa ni ni fu ape nana ni eko pelu ogbo olorun ibira ti ma n pade ni osu osu nigba miran a bo si friday keta mami a bo si friday to kei egbo gbogbo en to ba ri mi gbo ibikibi to ba wa mo so tele noruko jesu anu wa ori
1: amen
0: anu wa ori
1: amen
0: anu wa ori
1: amen
0: opo sunday abi thursday ni mo ma n wa ni ilu eko lasu igando road hotel bus stop so pe si bi oba lo na wa mu ede be mo so tele oluwa ti n be temi e wa niwaju oluwa ti emi duro aye re adide
1: amen
0: o ma wu mi ta ba le gbadua a fi gba ile soro o ye kiyen gbori ilekun se rere ni mo so fun pe ile ma n gboran ilẹ̀ létí mo ní àwọn prayer point kan bí tá a fẹ́ fi gbàdúrà tó bá ṣe é ṣe wọ́n ì tí ì wọ bàtà yẹn tó o bá sí inú mọ́tò táyẹ̀ bá gbọ́ bí tó wà ó lè dìde dúró láti gbàdúrà yìí wàá fi ẹsẹ̀ kílẹ̀ wàá porúkọ jésù lẹ́ẹ̀kan tó bá ti ń dá padà wàá wà ní ilẹ̀ gbọ́rọ̀ ònú wa lórí rẹ ìbọ̀dọ̀ gbọ́dọ̀ wọnú ayé mi lórí ìwọ ilẹ̀ ibodo gbodo ba mi oya atua
1: oko jesu
0: oko jesu oko jesu emi mi ma o ile ba oluwa lori re mi o gbodo damu mi o gbodo baraka sataya lori re mi o gbodo soro lori re mi o gbodo wahala baraka bu sataya rabu ọba vila a fẹ́ gbàdúrà sẹ́rí mẹ́ta sọ̀rọ̀ kan ní orí kẹ́mẹ́ ẹsẹ̀ kejì àsọtẹ́lẹ̀ wà ní bíbélì o bẹ́ẹ̀ bá kíyèsí tó bá fẹ́ sọ àsọtẹ́lẹ̀ yìí màá fẹ́ kí ohun rẹ kó lọ sókè gán bẹ́ẹ̀ ni mo ní ilẹ̀ gbọ́ràn èèyàn gbọ́ igi a máa gbọ́ràn bẹ́ẹ̀ ni ẹ wò ó ìwé mẹ́ta orí kẹ́mẹ́ ẹsẹ̀ kejì.
2: Ẹ gbọ́ gbogbo ẹyẹ ènìyàn
0: fetísílẹ̀
2: ìwọ ilẹ̀ ayé
0: báyìí sọ pé ẹ gbọ́ gbogbo ẹyẹ
1: ènìyàn
0: sọ pé gbọ́ ìwọ ilẹ̀ ayé gbogbo ibi tí n bá lọ ìwọ ilẹ̀
1: ó
0: gbọ́dọ̀ gbàgbọ́dẹ fún mi ó
1: gbọ́dọ̀
0: Oluwa wa

0: Abu Sanda Yaha. Arata no mejade. Madua mi odadua. Masora mi odasora. Ti ami abakpa beje. Ani mo palace. Ori le ma pio.
1: Abi, abi, abi, abi, abi, abi, abi.
0: In the name of Jesus. Wade sebi oba.
1: Abi.
0: Jesu uluwa wa.
1: Abi.
0: Babay. Adura oma waye bayi. Tuni agbara. Alo ogboro gbe to re tin benu le je nso kini kan fun ogboro eniyan ni eto won benu le bi eto ye se wa nu le won mo bo se debe toro simbe nigba ti oro sele opolopo eniyan ni won ba ti won je inu le na baje si gbo ri kan ta lo nkan bi 7 years ago baba ye to what was 60 good years ile ti baba ati mama won bi won si ibe na si wa won la won wa program awon to ba gbo ri ohuro ti pe won mo testimony mo so yi baba yen nigba to de o gba omi o lo fi wet ile e o da si gbo le la aro ojo keji cement se bo se sabai o ni kan to jade die o ba wo pe ki lele ile le to ba fo kini bible lo ti rowo tu se o kan gbagbo fo ikoko lo ba nbe igba tan ma fo koko yen oruko baba ati mama e o wa ni abe koko yen o de gbe yara yen ti mama ati baba re ti won bi si ti baba fi wo 60 good years baba ti ku mama ti ku inu abe ore yen na ni won ku si e fo won ba ile e fo won ba le bi te wa mo palate tabari agbara kan to ri mole to ko ba rin ajo re lati oni lo o de ri mo
1: amen
0: in the name of Jesus awon eri kan be mi ni fe ko ma gbo mo fe mo awon kankan jade nbe ti fi so aso tele si aye re ani oro e gboro gbo
2: oruko mi ni degbe awon yin so de ati baragbin ni mo si wa sa olorun se bi oba se anu ninu aye mi o se ninu ore nla teyan o le se mi oyin ti gbogbo yan ni odun kan ni osu mesan emi ni odun kan abo ṣugbọn mo dupe pe o ja si ope ni osu karun odun ni mo wa si ibi bayi ni mo gba ororo ni sunday keji ni mo wa si branch se bi aba to wa ni muwo badagbe
3: okay
2: mo wa ni ojo e o wa pin ororo gba to pin ororo na mo wa dele mo lo mo gbadura fọlọ mo na lo erin ajo yi ti koja bi nse do sugbon tọlọrun se bi baba le se mo ma jere si agbara ọlọrun gba to di elekeji mo wa ni ire owuro ni ebede baba se bi baba kun ola o wa ni ka san 2000 mo fi 2000 yen na mo fi gba adura gege bi akọbi but inu erin ajo yi na ni mo ti so fọlọrun pe kọlọrun sa so mi ni ayo atalafia ṣùgbọ́n mo wá dúpẹ́ fọlọ́run ọlọ́run ṣe bí ọba ń pé ó sọ mí láyọ̀ àtàlàáfíà ìdí ẹ̀rí mi nìyẹn.
3: ṣé ọmọ náà ló wá ń sọkún báyìí.
2: bẹẹni ọmọ náà rè lọwọ mi lẹjọ tó ní
3: ìròyìn fọlọ́run ló fẹ ọlọ́run àbá ní ìwé.
0: ẹ sọpọ olúwa
1: olúwa
0: tú èmi náà sílẹ mi sọ fún ẹ pé ayé ń bẹ èèyàn wà wọn dẹ wà nínú ipò ìlóyún tó ẹ kọjọ oṣù mẹsànán ti ẹjẹ ọdún kààbọ bẹẹni that's 18 months tó yẹ kó fi gbé ọmọ méjì ó fi gbé ọmọ kan ṣoṣo ayé ló ń jẹ bẹẹ àyàfìgbà tí ọwọ́ ẹ̀tẹ̀ òróró ọlọ́run fi tú sílẹ̀ pẹ̀lú ọrẹ tó sọ ọrẹ ní agbára gan ọrẹ ní agbára ó sọ ọrẹ 2000 ó dẹ̀ lo òróró yẹn olúwadẹ̀ dáló tó bá wà lábújá get ready mo repeat ẹ mo máa fún ẹ ní different 2 oil òróró oríṣi méjì ni mo fún ọ nínú ìpàdé yẹn mo dẹ̀ bá anoint yẹpẹ̀ tí ń bẹ lọ́wọ́ rẹ mo máa anoint ní ọjọ́ márùn ní fi anoint ẹ ilẹ̀ tá ń gbàdúrà sí ọjọ́ mẹ́rin lágbákó ni o tá a fi gbàdúrà a ní story ẹ gbọ́dọ̀ change tó bá wà lábújá so ti múra lẹ̀ area 10 láti pàdé old parade ground ní ẹ̀yìn radius house yẹn láti máa pàdé at the junction of international conference ibẹ̀ láti máa pàdé ajásẹ́ẹ̀tì army headquarters ẹgbọ́sà kò sẹ́ni tí ò mọ fídìí yẹn sabate to so fun e pe o paragraph ko se to mo be jajo pade mo ma so fun wa awon bi ti boss ma duro si

0: àwọn ẹlẹgbẹ rẹ ti nígbà kẹta mímọ sọ fún àwọn compulsory wọn kápàdé wa ń bẹ àwọn tó lọmọ canada wọn sọ pọ ọmọ wọn gbọdọ wà bá wa ń bẹ ni àwọn ló ti lẹrìí yìí o àwọn ló ti lẹrìí yìí so ẹ sọ fún ọmọ yín tó fún yín lóúnjẹ ọmọ yín ń bẹ lábújá kò rówó ránṣẹ àdúrà ni ò tó o àdúrà ló ń gbà agbára òkè gbà mo fẹ́ fún ní àkàṣe òróró látọwọ́ ara mi mo sọ tẹ́lẹ̀ lórúkọ jesu ó yẹ gbà ìyanu rẹ in the name of jesus farabalẹ̀ kó gbọ́ ẹ̀rí kejì.
1: èmi náà ti lẹ́rìí o sì rẹ̀ pé ìyàwó mi lọ sípò lóyún ìgbà tó lọ sípò lóyún ọ̀tàsíkò tó máa bí mọ́ àgbẹ̀ agbègbè náà tó bá ń gbèrè fún wa onírò gbèrè fún àwọn tàtàkọ́ bí sẹ́yìn tí ó yẹ sí wàhálà agbègbè sì dé ó yà ọmọ bímọ ọmọ wálé ọ náà sì sí ó sí ọmọ wálé ọ ó bẹ̀rẹ̀ sí pé gbogbo àwọn nọ́ọ̀sì ẹgbẹ́ ẹ ẹgbà míì ṣé bẹ́ẹ̀ mo ṣe báwo ni kò tún gbégbá báwo ni kò tún gbégbá débi pé ìyàwó mi gan ó ti gba kámúfọ́ ọlọ́run ó ti ń sọ àwọn ọ̀rọ̀ tí ẹ̀kú máa sọ lẹ́nu ìgbà tí ìgbàgbọ́ ti tán lára ẹ̀mí gan ojúṣọ ìgbàgbọ́ náà àti nítorí náà sísá ṣiṣẹ́ lẹ́ẹ̀kẹsẹ̀ ni ẹ̀gbọ́n ọlọ́run ṣe wá kọ́ sí pé ṣebí ọmọ ṣe bí ọba ní ọ̀dọ̀rẹ́ gbàgbọ́ ṣe bí ọba kí á òtágìrì mo lọ gbé òróró àpẹẹrẹ ìgbàgbọ́ mi lórí pẹpẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà mo ní kíyàwó mi kó kọ àyà sókè ó kọ àyà yẹn sókè ó kọ orí yẹn sókè bẹ̀rẹ̀ sí gbàdúrà mo ń bí mo sì ń gbàdúrà ni mo ta òwúrò yẹn lé sí inú ẹ àyà tó kọ sókè mo ń gbàdúrà ìṣẹkẹsẹ àsọmọ yẹn gan ti kú mọ nínú ìṣẹkẹsẹ ọmọ yẹn jáde bóyá kú mọ inú ẹran ló mọ yẹn jáde pẹ̀lú agbára ìgbàgbọ́ ọlọ́run pẹ̀lú àgbọ̀rọ̀ àpẹẹrẹ ìgbàgbọ́ ọmọ yẹn jáde nọ́ọ̀sì tó ń gba ẹbí fún ìyàwó mi gan ẹ̀rú bá a ó jẹ́ nípa ìgbàgbọ́ ọlọ́run tó ló mọ ìmí gan ọmọ ọlọ́run ṣe bàbá ọlọ́run má jẹ́ kí èṣù olúwa because èṣù lágbára kò ní gbọ́ra èṣù kan ti gba ìgbàgbọ́ mi mo ti ń wá lórí mo ti ń mọ̀ kí ẹ̀mí ọlọ́run ṣe bàbá tó kọ sí pé torí tí mo mọ̀ kò ń mọ tájúri lọgbẹ ìwúrọ àpẹẹrẹ ìgbàgbọ ẹ mo dẹ ló ó dẹ jẹ pẹlú ìgbàgbọ mo dúpẹ èmi tí mi ní wọn lẹra yín ní mo dúpẹ o mo dúpẹ ọlọrun ṣe bí ọba ọlọrun bàbá ládùúrà àti gba yẹ ìgbàgbọ mi tún dúró ṣinṣin mi ò lè má sọrọ má jẹ ìmúlò ṣòro. ṣe ìránṣẹ́ iṣẹ́ tó lówó àti parí ní wọn máa ṣe.
2: This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive and I've been listening to
1: you.
0: Ah, and I was thinking, sir. Oh, yeah, buy it, toy it. Oh, hey! Bummy, go branches, you are pata! But the map, you know, that barrow. Online, your man, yeah, barasa. You wanna go to barrow roots, yeah? Toba lo si branch to soma e ki wa na gba ororo o ku so wa e okuri o lororo but iyawo e lororo o wa lororo iyawo e sey na gbo wonder eh mo so tele aye e dide ja tu gbo ororo mi
3: ti fresh de lati ise ise bi oba ni gondo wa na nse bi se bi oba se bebe ninu aye mi ninu aye oko mi ati awon eyan mi to wa lara nju eri mi lo bayi nínú ilé ni mo wà ní last week tako ń bí báyìí ìdílé bí mà ádùn àwọn pósítì ara wa ni ó ṣe wá wọn ní ìyá gàánú ó mà tọjọ mẹta ó bá ní ó tọjọ mẹta ń pẹsẹ lórí ọ̀nà ní kílódé kí ló ṣe yín lẹ́sẹ̀ ó bá ní ohun ọmọ pé òun ti mọ ọwọ́ náà ó mà ẹ̀dẹ̀dẹ̀ tó ní chíńjì díẹ̀ lọ́wọ́ ó lóun ti mọ ọwọ́ gan ọ̀hún inú àwọn omi rí yìí òkè wọn ní ṣe ní belief ó náà ní belief ó ní omi kan tí bàbá ní ká ṣe tàbí orígun mẹ́rin ara tọ́níkadà sínú omi àti òróró tí bàbá pín fún alas kékeré yẹn sọmúná iṣẹ́ ẹ̀bí ni pé nǹkan ọ̀gùn tẹ̀mí ní ṣe lè gbà ọ́nà àwọn lè gbà wọ́n ní ìwà àfúráníà ṣé mú lọ sí ṣe bíbá mú náà mọ̀ ṣe bí ẹ̀bá làwa òun ní wọlé ìtìsí àwọn oníbabaláwo ti ṣe àwọn ònẹ́ni kankan o òkè ni wọ́n pín òróró yẹn wọ́n pín sí ìdajì wọ́n á gbé ìdajì fún wọ́n á gbé omi yẹn wọ́n á gbé fún wọn ní tó bá ti dé omi ló tó bá ti di lálẹ́ tó bá ti fẹ́ sùn omi yẹn kó wọ̀n omi kó wá bomi yẹn díẹ̀ sínú kó fi wọ́ ẹsẹ̀ yẹn débi pé ẹsẹ̀ yẹn náà tuntun wọ́ tó ní àwọn táíkẹ́yìn yẹn gbé ìtọ̀ 18 years ẹsẹ̀ yẹn tuntun wọ́ rí kẹ́yìn díẹ̀ money a woman who buy it to your money or watch your notice and on call of food candy. New York or number, I should be about. But my delay of buying, or no, I didn't know you better pay. Ah, or would you better want me?

lo sinu rẹ nitori ti o fidi ilẹ sọ rẹ lori oku o si gbe ka awọn iṣọ omi ta ni yoo kun ori oke oluwa lọ tabi ta ni yoo duro nibi mimọ rẹ ẹni ti o ni owo mimọ ati aya kuku ẹni ti o gbe ọkọ rẹ kalẹ soke si asọ ti ko si fura ẹtọ oun ni yoo ri ibukun gbọ ati ojo ni ọlọwọ ẹni ọlọrun ìgbàlá rẹ èyí ni ìran àwọn ti ń ṣàbẹ́rì rẹ ọlọrun jábọ̀ mi. Olúwa lọ́rọ̀ àwọn ọmọ ogun, òun náà ni ọmọ ogun.

0: Entrepreneur, he can possibly be. Ṣùgbọ́n tó wá fẹ́ mẹ́sẹ̀jì bàbá wípé bàbá mo ń bọ̀ ní ọ̀la nọ́mbà tó máa mẹ́sẹ̀jì wọn sí lélẹ̀ yìí 08033378254.
1: Mo pa ni àṣẹ.
2: Amen.
1: Bẹ́ẹ̀ ni a bá ti pàdé ìdádúró, ayé èèyàn máa dúró.
2: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Lórúkọ Olúwa, ayé ò ní dádúró.
2: Amen.
1: Wọ́n ní dá ẹ dúró.
2: Amen.
1: Gbọ́ mi sà, ṣé orí ìpàdé ọ̀la yìí ṣe special?
2: Bẹ́ẹ̀ ni sà.
1: Gbọ́ mi, bí ènìyàn kan bẹ́ Ọlọ́run fọwọ́ kàn mẹ́, ìfọwọ́ kàn ni ọ̀la. Wà á máa rí èrò, wà á dẹ̀ máa fọwọ́ kàn mẹ́.
2: Bẹ́ẹ̀ ni bàbá. Àgbọ́yé sà.
1: Ó máa ní agbára o, fọwọ́ kàn mẹ́.
2: Bẹ́ẹ̀ ni bàbá.
1: Gbọ́, mo fẹ́ kí o gbọ́ nípa àdírẹ́sì torí ọ̀la yìí máa ní agbára.

0: aṣeyọ tó ti máa ní ìrí ìfọwọ́kọ ọlọ́run láti gba àṣẹ àtagbára fún àṣeyọrí lọ́sẹ̀ tuntun. Wọ́n ní ìmọ̀tíwá dé ní yòó nílé ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa bára hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dámọ́ jẹ́ mú àṣeyọrí ní ìrìn àjò ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí lọ́wọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wà á gba àṣẹ tó ń ṣàṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹ́ mú àtàwọn olórin àmì ló máa pẹ̀lú wòlíì. Mátíwá dé ní yòó ní ṣiṣẹ́ ìrẹsẹ́ tí bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀ nínú ìjọ́ni New Gas Glory Ministry Lot 712. Àlọ́gì Korodúrò Church Bus Stop owó ní orí nílùú Èkó. 08033378254. Bí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday, a máa dọ̀rọ̀rọ̀ àṣeyọrí lé olórí. Ọ̀ọ́nì ṣàṣẹ tìmọ̀ lórúkọ jẹ́.
1: From Lagos, this is
2: Jordan.
3: 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: ṣí mi lọ ju ẹ̀mí o. Èmi náà fẹ́ máa rí ìran ìjìnlẹ̀. Ṣí mi lọ ju ẹ̀mí. Ojú rẹ̀ ṣí lónìí.
1: Amen.
0: Ayé ju bẹ́ẹ̀ lọ o. Ó láṣìírí tó ní láti mọ̀ nínú ayé yìí. Èmi mọ́ kó ṣe ọ lójúṣẹ́.
1: Amen.

Tó bá rí ẹni tó bá la ogun já, tó bá ń gbìyànjú àti sọ̀rọ̀ fún ọ, jọ gbọ́. Ó fi ọgbọ́n sí náà, torí o lè kọ́ ọgbọ́n àti òye nínú àìrírí tiẹ̀ kó o lè jáde nínú àlàkọjá líle tiẹ̀. Bó bá rí àgbàlagbà tó bá sọ fún ọ pé kíyèsí nǹkan báyìí, kíyèsí nǹkan báyìí, jọ̀ọ́ ọmọ mi má fi ọwọ́ rọ sẹ́yìn. Gbogbo ẹni tó bá rí tó bá rí ògolo, wọ́n la nǹkan kọjá. Ó tó di pé wọ́n já síbi tí wọ́n já sí ẹ̀, wọ́n la nǹkan kọjá. Ọ̀pọ̀lọpọ̀ ló dẹ̀ wà ní òfẹ́ fi apá tó fi ara gbà hàn. Ó kàn fẹ́ kó rí ọ̀la kó máa jowó òun ni, tàbí ó kàn fẹ́ kó máa sáré kó máa jáde. Sórí tó bá ń la nǹkan kọjá, gbọ́ nǹkan mẹ́ta yìí ò lè jẹ́ kó lọ bọ̀rọ̀, kò lè jẹ́ kó jáde nínú àlàkọjá yẹn. Ẹkún, ẹ̀rù àti àwáwí kìí jẹ́ kéèyàn ó bọ́ nínú ogun kíákíá. Bó bá rẹ ni tó jẹ́sí àwáwí, ọkọ mi ni yóò pẹ́ nínú ogun, àwọn ọmọ mi ni ò rántí mi, ilé tí mo ti jáde ni, àdúgbò tí mò ń gbé ni, àìlówó ni. Òun náà máa pẹ́ bíi ti abirùn létí omi tó sọ pé mi ò léèyàn, mi ò léèyàn. Àwáwí àti àròyé òun ló fi lo ọdún 38 lójú kan náà. Ìjọ mọ̀dí tí ayé ẹ fi dúró, ìjọ mọ̀dí tí ayé ò fi tẹ̀síwájú. Ṣé ni àwáwí pọ̀ jù ẹ lọ? Number 2, tó bá rí ẹni tó jẹ́ wípé mi ò lè wọnú ẹ o, mi ò lè gbégbèsẹ̀, ẹrù náà ń pè é tí ò lè gbégbèsẹ̀, kìí máa jáde nínú àlàkọjá ẹ̀ kíákíá. Gbọ́ mi, lọ́jọ́ tí mo lọ bá bàbá kan tí mo ṣàlàyé nǹkan tí mò ń là kọjá, bàbá yẹn wá sí mi lójú pé ó ní nínú ayé omi là á fi ń kápa iná, ṣùgbọ́n bó o bá ti dénú ẹ̀mí, iná là á fi ń kápa iná. Ó ní bí iná bá ń jóyàn, Olúwa máa ń dáná sí yàn lára ni. Bí ìwọ bá gbaná jẹ, iná ọ̀tá yóò rò nínú ayé ẹ. Sórí tó bá ń la gbèsè kọjá, tó bá ní ìdààmú, tó bá ní ogun, tó mọ̀ pé ọ̀nà míì ó lè jẹ́ ìgbésẹ̀ akin àti ìgbésẹ̀ tó yí ẹ̀rù dànù, ó ló máa gbà ẹ́. Gbọ́ mi, gbogbo àlàyé tó fẹ́ sí fún mi nípa gbèsè tó jẹ, èmi náà ti là kọjá rí. Ọlọ́run ló mú mi jáde pẹ̀lú ọwọ́ agbára. Òun ló jẹ́ kí n fẹ́ gbàdúrà fún ọ lálẹ́ ìwé pé ọba àwọn ọba yóò mú ọ jáde pẹ̀lú ọwọ́ agbára. Ẹ̀kẹta rí tí mo fẹ́ sọ, jíjókòó kó máa sọ kó ti sú ọ kìí ṣe ogun. Mọ́ mi rárá, kìí ṣe ogun. Wàá sáré títí tí àdúrà rẹ á fi gbà ni. Gbọ́ mi, mo ti gbàdúrà, mo ti gbàwẹ̀, ó ti sú mi. Kìí ṣe fún àwọn aṣẹ́gun rárá. Àwọn aṣẹ́gun nǹkan ni wọn kìí fẹ́ gbọ́, wọn kìí gba no fún ánsà. Ó dìgbà tí nǹkan tí wọ́n wá yẹ tó bá tẹ̀ wọ́n lọ́wọ́. Ìgbà yẹ òun ni wọ́n tó máa dúró. Wọ́n á dúró o, wọ́n bá borí ogun ẹ̀, wọ́n á tún máa ṣe ogun míì. Wọ́n bá borí ogun ẹ̀, wọ́n á tún máa ṣe ogun míì. Mo kọ́ kinní kan láàrin àwọn ọ̀rẹ́ mi tí Ọlọ́run ràn lọ́wọ́, tí wọ́n ní owó lọ́wọ́. Wọ́n bá ti ń ní iṣẹ́ yìí tán gorí ẹ̀, wọ́n ti tún dá míì sí ara wọn lọ́rùn. Bẹ́ẹ̀ni, ẹni tí ò bá pera ẹ̀ níjà, ogun á pè níjà. Àṣírí ayé nìyẹn. Sórí àwọn tó ní láárí, wọn jẹ́ kí ìpèníjà ó dé kí wọ́n tó gbé ìgbésẹ̀. Àwọn gangan ló ń wá ìpèníjà lọ. Wọ́n á wò pé kí ni mo tún lè ṣe, kí ni mo tún lè tọ́ra mi bọ̀, kí ni mo tún lè ti orí mi bọ̀. Bẹ́ẹ̀ni sà, ó bá rí ẹni tí ẹ̀rù ń bà tí ò fẹ́ torí bọ kankan, kò ń jẹ́ èèyàn òlé rẹ tí ń gbàdúrà fún ọ náà ló ń kí ẹ pé ẹ̀ka alẹ́ ẹ kú weekend. Sátọ̀dé lónìí ó ń wọlé lọ sùn. Ojú ogun láyé o, jẹ́ oyè ọbẹ̀. So bọ́ ò bá pera ẹ níjà, ìka pè ẹ níjà. Ìdí tá a fi ń pe ojú ogun láyé nìyẹn. Ìyẹn ni wípé kò tiẹ̀ sí kankan tó lọ nínú ayé yìí tó fẹ́ rí tó dáa tí kìí ṣe pé ó máa jà fún ni. Bó o bá fẹ́ lọ́kọ, wá jà ni o. Bí o bá fẹ́ kí ọmọ ẹ kó dé òkè, wá jà ni. Wẹ́n ni ọ̀nà dípọ̀, gbogbo àwọn olúkálùkù ló ń sáré. Bó o bá mọ bó o ṣe lè du ara ẹ, àwọ̀rìn ayé ó máa dí ọ lọ́wọ́. Wà á kàn máa wábi tó fẹ́ gbẹ́sẹ̀ sí ni, o ò ní ríbi gbẹ́sẹ̀ sí. Ṣé o máa pera ẹ níjà lálẹ́ yìí pé màá bọ́ lọ́wọ́ ogun? Gbọ́ mi dáadáa, alá ò ní tán, o dẹ̀ ní yé lálàárí àwọn nǹkan tó máa bà ẹ́ lẹ́rù. Nítorí pé ojú ayé yìí ojú ìjà ni,
bẹ́ẹ̀ni sà bó ti ń wọlé lọ́sùn wòlíì rẹ ló tún ẹ̀kọ́rèjì ẹ lálẹ́ ìpé múra ìṣẹ́gun wà fún ọ. Mo fi dá ẹ lójú, Olúwa wí pé kí n sọ fún ọ pé wàá ṣẹ́gun ṣe àmì. Olúwa sọ fún mi pé kí n sọ fún ẹ pé wàá ní ẹ̀rí. Olúwa ní kí n sọ fún ẹ wípé ìyanu máa ṣẹlẹ̀. Gbogbo ìlérí Ọlọ́run, gbogbo ọ̀nà ìyanu Ọlọ́run, òun náà ló máa jà. Bí o bá rí ìlérí, tán bá sọ fún ọ̀pọ̀ ọmọ ológun ni ọ́. Má jókòó, má jẹ́ tẹ́nìkan ó fi àsọtẹ́lẹ̀ dá ọ dúró pé wọ́n lọ́mọ ológun ni ẹ. Bó o bá ti gbọ́ bẹ́ẹ̀ pé ọmọ ológun tí ẹ kọ́kọ́ mọ̀ nínú àkọsílẹ̀ ọ̀run wọ́n kọ́ èrò ẹ̀yìn mọ́ ọ, ọmọ ológun ni ẹ. So kò dìgbà tán bá ṣẹ̀ṣẹ̀ ń fi àtọ̀tẹ́lẹ̀ sọ fún ẹ pé ọmọ ológun ni ẹ. Ṣùgbọ́n tán bá sọ fún ẹ pé ọmọ ológun ni ẹ, ẹni ó sọ fún ẹ yẹ kó sọ ìran kọ̀m̀pléètì fún ẹ rárá. Ó yẹ kó sọ fún ẹ wípé o gbọ́dọ̀ múra ogun jíjà, torí nínú ẹ̀mí àti nínú ìpìlẹ̀ tó ti jáde wọn kì í fojú rí nǹkan rí o. Wọ́n fẹ́ kó o dèrò ẹ̀yìn, o mọrúlé tó ti jáde sá pé bíi pé kó o dèrò ẹ̀yìn náà náà wá irú ẹ̀yìn ni wọ́n. Ẹ gbọ́ eléyìí sá, ibi ó bímọ sí yẹ wọn kì í rọ́mọ wòye ń bẹ̀ẹ́. Bẹ́ẹ̀ni mo sọ fún wọn ní àná níbi tán ti gbàdúrà, o mọ̀ pé wọ́n máa mú ènìyàn wọnú ẹgbẹ́ mọ̀rọ̀mọ wòye. Ìwọ ló máa du ara ẹ, ló máa pè ẹlẹ́dà ẹ jáde ńbẹ̀. Ìjọ mọ̀ pé ènìyàn lè lálà kí wọ́n dẹ̀ mú ayé ẹ̀wọ́ ilẹ̀ mọ́sàṣe yọrí. Ìwọ wo ló máa múra ẹ, ló máa gbára ẹ. Ìwé òwe orí kẹfà ẹsẹ̀ ìkẹfà ó ní dìde yára gbára ẹ bí àgbọ̀nrín ṣe ń gbára ẹ lọ́wọ́ ọlọ́dẹ. Èrò ayé èrò ọ̀tá ó ní kó dèrò ẹ̀yìn, ìwọ ló máa gbára ẹ. Orí ẹ̀ la fi ń gbàdúrà tó le ní ọ̀la, àdúrà lágbára ó là ń gbà ní ọ̀la. Àwọn àdúrà bàmí tó máa ń tú nǹkan lẹ̀ ó là ń gbà lọ́la. Bọ́ mi àwọn wo là á jọ gbàdúrà lọ́la tí mo fẹ́ gbà ní ìyànjú tó yẹ ká jọ gbàdúrà ọ̀la. Torí gbogbo ohun tí Olúwa fún mi pé ká fi gbàdúrà, ohun tèmi náà ti ní àìrírí ẹ̀ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá rí pé ọwọ́ yín ò ká ọ̀rọ̀ ayé yín mọ́, àyàfi kẹ́fì gbèsè gbé dájọ gbàdúrà lọ́la. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ rí wípé bẹ́ẹ̀ ṣe ń gbà náà ní ń lọ àjọ gbàdúrà lọ́la. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ wo àwọn ọmọ yín mọ́, mọ́mì gbogbo àyíká ẹ, gbogbo àwọn ọmọ ẹ, bóyá kékeré ni wọ́n o, bóyá wọ́n ti dàgbà, wọ́n múnú ẹ̀dùn. Mọ́mì dájọ gbàdúrà lọ́la, ogun yẹ kájọ dá. Torí Bọ́lọ́run bá yan wòlíì tiẹ̀, tó bá ẹ já ogun yìí, ogun yẹ máa tètè ṣẹ. Gbọ́ mi dáadáa, tó bá jẹ́ wípé òun bá àlàáfíà ẹ jagun, kò dẹ̀ gbé ẹ mọ́, ó máa kàn kó dájọ gbàdúrà lọ́la. Kò jẹ́ kémi àti ẹjọ gbàdúrà, ìgbéyàwó ẹ ò múnú ẹ dùn. Ó dẹ̀ wò títí pé ṣé bí mo ṣe máa bá lọ nílé yìí, dájọ gbàdúrà lọ́la. Orí ọmọ tó ti ń múnú ẹ̀dùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ sọ́délé ọmọ ẹ̀ ń dédé ń bà nínú jẹ́. Mọ́mì àdúrà lájọ máa jọ gbà dájọ gbàdúrà sí i, Ọlọ́run yóò ṣẹ́ ogun yẹn fún ọ. Gbọ́ ohun tí Olúwa ní kí n sọ fún ọ pé àkọsílẹ̀ ọ̀run máa ṣẹ lórí ẹ. Olúwa wí pé òun máa jẹ́ kí ìlérí òun kó ṣẹ lórí ẹ. Ìkorò tó ń bá ọ fẹsẹ̀ wọnsẹ̀, orúkọ Jésù Olúwa gé ẹsẹ̀ yẹ. Ẹ̀mí ìkorò lórí ọmọ yẹ, Olúwa pa. Ẹ̀mí ìkorò lórí ìgbéyàwó yẹ, Olúwa pa. Ẹ̀mí ìkorò lórí iṣẹ́ yẹ, Olúwa pa. O ti ní ṣọ́ọ̀bù lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, gbèsè ti ṣọ́ọ̀bù mọ́ ẹ lórí. Dájọ gbàdúrà láàárọ̀ ọ̀la ní CAC Faith Revival Assembly. Gbọ́ mi, mo sọ fún àwọn tá a jọ ń gbàdúrà láràárọ̀, mo sọ fún wọn pé mo ní ìrìn àjò ọjọ́ mẹ́ta oní Ábúráhámù rìn tí Ọlọ́run tó bàdámọ̀ jẹ̀mú Jehovah Jireh. Ìyẹn ni wípé kó o tó débi májẹ̀mú, kó o tó débi tí ayé ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ń fọhùn, ó máa rìn o, ó máa sa eré o, ó lè jókòó lé kó máa wá pè pé dádì ẹ jọ ẹ gbàdúrà fún mi lórí fóun. Ó dáa bá máa fi ràn ẹ lọ́wọ́, pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò tó kó o lọ bá Ọlọ́run gangan lọ́dọ̀ wòlíì kó sọ ohun tó máa ṣe fún ọ. Àdúrà lórí pẹpẹ wòlíì, ó lè ran àdúrà tó ń gbà lórí pẹpẹ nílé
iná sọ lára ogun ẹ sórí pẹpẹ àti pẹpẹ wòlíì lọjọ tí wọn bá fojú rí jó ọjọ iná máa gbagbára lọwọ ogun ẹ bí mo bá lọ lè dé ó lè jẹ mọmọjọ lójú ó lè má se nǹkan kan fún ọ kíkan ní lọdọ balẹ sórí pẹpẹ bẹ ọlọrun má jẹ mọ ibẹ kogun ẹ kó ṣẹ lọla gbo tí mo fẹ ṣe rè olúwa ni pé kí n mú àwọn nǹkan tí wọn.

bí wọ́n tẹ sórí pẹpẹ kí n sọ fún wọn pé kí wọ́n mú nǹkan jẹ níbẹ̀ olúwa wá wí pé bí wọ́n bá ti lè ṣe níwájú òun pé agbára tí kì í jẹ́ kí wọ́n jẹun ọmọ tàbí tó jẹ́ kínú wọn dùn lórí ọmọ yẹ òun máa pa agbára yẹ òun dẹ̀ máa jẹ́ kí wọ́n jẹun ọmọ gbọ́ mi dáadáa tí mo bá ní màá ṣe nǹkan fún ẹ mo gbàgbọ́ pé mo ti ṣe fún ẹnìkan ó dẹ̀ ti gbà ọlọ́run ti gbọ́ àdúrà yẹ yóò gbọ́ àdúrà mi lórí ẹ mọ́mì gbèsè yẹn máa lọ lágbára lọ́wọ́ ọlọ́run má bẹ̀rù mo ti sọ fún ọ pé iṣẹ́ tí òkùnkùn máa ń ṣe àti iṣẹ́ tó gùn ṣe ó ní kó máa fi ara ẹ̀ dẹ́rù bà ẹ́ pé bí mo ṣe máa ba tiẹ̀ jẹ́ lélẹ̀ gbọ́ mi sáadáa àwọn kankan ṣẹlẹ̀ láyìíká mi ohun tí mo máa ń gbọ́ ń bàyẹ ni pé ẹni tí nǹkan ṣe ó ti kú níjẹta ẹni tí nǹkan ṣe ó ti kú lánàá ìròyìn ìbànújẹ́ ni mo wá ń gbọ́ ọjọ́ kan olúwa wá sọ fún mi pé ìròyìn ta ló fẹ́ gbàgbọ́ ṣé ìyìn mi ló fẹ́ gbàgbọ́ àbí tó ń ṣẹlẹ̀ ní ìgboro ó ní olúwa tìrẹ ni màá gbàgbọ́ olúwa wá ní kí n lọ ka sam.

0: wà lẹ́rìí lórí ọmọ yẹ, wà lẹ́rìí lórí ìgbéyàwó yẹ, wà lẹ́rìí lórí ọkọ yẹ, iṣẹ́ ọ̀tá yẹ máa bàjẹ́, gbogbo tán mú lára ẹ tó táyé ẹ fi dà láàárẹ̀, olúwa máa bàjẹ́, olúwa máa ṣí ilé ọmọ ọmọ yẹ, olúwa máa ṣílẹ̀kùn fún àwọn ọmọ rẹ, olúwa máa jẹ́ kí ayé àwọn ọmọ rẹ kó wúlò, olúwa máa jẹ́ kí ìmọ́lẹ̀ wọn kó tàn, olúwa máa jẹ́ kí ògo wọn kó jáde, ìrànlọ́wọ́ máa dìde, mo sọ ayé ẹ̀ pọ̀ mọ́ pẹ́pẹ́ ìpè, orúkọ Jésù Olùgbàlà yóò dára fún ọ, máa bọ̀ láàárọ̀ lajẹ́ àjọ gbàdúrà kápàdé ní six red river assembly ní mìíràn, bó bá ti bọ́lẹ̀ ní mìíràn bus stop, kò kàn gbé ọ̀kadà láti bẹ̀ pé ó ń lọ sí new touch hotel ní power line ní Maruga, wọ́n já ọlọ́dọ̀ mi tàbí kò wọ Maruga kò bọ́lẹ̀ ní Maruga kò wá béèrè pé ẹjọ́ new touch hotel ni mò ń lọ, wọ́n á júwe fún ọ láti bus stop, bó bá ń bọ̀ láti command ọ̀nà mìíràn náà ló máa gbà, wá bọ́lẹ̀ ní Maruga bus stop, wá kàn cross the other side, wá wá béèrè ibi tí power line wà ní touch tó wà lẹ́gbẹ̀ẹ́ new touch hotel, wá júwe fún àlàáfíà fún orun ayọ̀ ló máa sùn, má gbàgbé o pé mo ń pariwo fún pé má jẹ mú 550 ẹ ó tó daṣọ àṣírí bù ọ, àwa kan ti practice ẹ adẹnjọlá agbára ọlọrun, àwa kan ti gbọrọ sí ọrọ ọlọrun yẹ adẹnjọlá ọlọrun, ọlọrun ló gba aṣọ gbèsè lọrùn mi 550 má jẹ mú ni ó ṣe pé ó fi ń ṣe nǹkan kan, mo fi bá ọlọrun ṣòwò ni pé olúwa mo sọ di má jẹ mú jẹ kó bọ aṣọ gbèsè lọrùn mi, ọrẹ má jẹ mú 550 tiẹ olúwa yóò fi bọ aṣọ gbèsè lọrùn ẹ pé sínú àkáǹtì wọn pè fún ẹ 61 42 08 38 72 61 42 08 38 72 jumping last time 61 42 08 38 72 Obe Daniel Olufemi Komolafe owa pe mi number won yi na lo le fi bere ona lola 070 29 30 57 28 070 1433 81 11 tàbí 080 286 12238 080 2861 2238 láfíà fún orun ayọ̀ ló máa sọ wájíjí ìṣẹ́gun a pàdé ní church láàárọ̀ ọ̀la kójú mọ́ wa rí God bless you.
1: Your favorite tunes are just a click away.
2: You feel it?
1: Jordan FM. Listen now and turn up. The volume.
3: Christ Apostolic Church Agbala Agbara Itusile tun ti de o pelu akotun eto isoji nla agbara Olorun to tayo olojo makanlelogun 21 days ultimate power of God revival akori ki ijoba re de Matthew 6:10 bere lati 29 June si 26 July 2026 ago mefa si mejo irole dojumo leto ninu gbadale Olorun wa igbala siseso ojurere iwosan fifo ajaga orire aliyo itusile ati gbeja nduro di o ni bi isoji ohun Pastor S Ofowowe Pastor Yemi Olutunde Prophet J O Ojo, Pastor Oluwalusi Isaac, Evangelist Daily Success, Evangelist Sanusi Oluwakokola, Lady Evangelist O Adekanla, Evangelist Jafet Ajibola, Pastor M O Ogolade Atopo, Ranse ni Jesu Olorun, ni Christ Apostolic Church, Agbalagbara Itusile, 23 Jibowu Road, Utan Bus Stop, Abule Egba Lagos. Come and experience the ultimate power of God. Prophetess EM Ogolade JP Lolugbalejo, Igbimo Soju Lolukede, 080 34 71 42 70. Jesu Oluwa.
4: From Lagos, this is
5: your 105.5 FM.

0: Hallelujah.
1: Hallelujah.
2: Hallelujah.
3: Ẹ jẹ́ máa kí yín kábọ̀ sórí ètò àṣeṣe ìnítúni òpin ọ̀sẹ̀ mi nínú oṣù kejì ọdún 2026. Mo lára sọ fún yín pé bàbá wa àwòlí àgbáyé ilẹ̀ Prophet Dr. MS Fabi yìí bàbá possibility wọ́n ti wà níkàlẹ̀. Ẹ̀yin náà ẹ wá nǹkan fìdílé o tàbí kẹ́ fìdílé kan. Olúwa ṣeun. Bàbá fún mi lórúkọ tèmi. Bàbá ẹ gbàdúrà fún aláàkó yìí.
0: Jehovah Jesus Christ Holy My King. Ọlọ́run àṣeṣe.
2: God of possibility.
0: Bọ́ mi jẹ́ kó ṣe ṣe fún wọn.
1: Amen.
0: Omi ò ní bọ́ lójú yìí.
1: Amen.
0: Nǹkan yóò ní bàjẹ́.
1: Amen.
0: Ẹni wẹ̀wọ̀n.
1: Amen.
0: Ẹni rógun àkóbá.
1: Amen.
0: Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ lọ́rọ̀ kò ní tọ́ sí.
2: Amen.
0: Ọfà ikú ò ní bàyí.
1: Amen.
0: Àwọn tó fọwọ́ sọ ọ̀pọ̀ lórí ọ̀rọ̀ yìí ikú máa tú wọn ká.
1: Amen.
0: Ẹni ṣe lásán.
1: Amen.
0: Ìjì máa dákẹ́.
1: Amen.
0: Ìnira máa jáde.
1: Amen.
0: Ìpọ́njú máa kúrò.
1: Amen.
0: Kò ṣeéṣe máa di ṣíṣe.
1: Amen.
0: Ìtìjú máa kúrò.
1: Amen.
0: Ìjákulẹ̀ máa kúrò.
1: Amen.
0: Ìnira máa kúrò.
1: Amen.
0: Ará máa tù yín.
1: Amen.
0: Ẹ máa rógòlò.
1: Amen.
0: Orí ò ní bá yín jà.
1: Amen.
0: Ẹ ti di orí ẹ̀ ní dìrù.
1: Amen.
0: Ẹ ní ṣe lásán.
1: Amen.
0: Ọkàn yín abalẹ̀.
1: Amen.
0: Ibi tẹ ti ń jábọ́ nínú ẹ̀mí nínú ara ẹ máa kọjá bẹ́ẹ̀.
1: Amen.
0: Ẹ ní wà bákan náà.
1: Amen.
0: Jésù ló wà.
1: Amen.
3: Bàbá ẹ̀ ní lọ́jọ́ Sátidé òpin ọ̀sẹ̀. Kí ni ohun tí ẹ fẹ́ fi bá a sọ láwùjọ?
0: Lónìí là ń sọ̀rọ̀ lórí fún ọ̀rẹ́
2: òkú. Today we are talking about the soul.
0: Bíbélì ní fún oúnjẹ rẹ sí ojú omi wàá ká ní ọjọ́ tó kù.
2: Spread water at a point in time you are going to reap.
0: Bíbélì sọ máa ń pẹ́ ni tí ò bá ṣiṣẹ́ kó máa jẹ.
2: The Bible say who does not labour should not eat.
0: Orí kọkànrin pẹ́ ni tó ṣiṣẹ́ lónìí ọ̀run.
2: Is the one that labour
0: who is ọ̀run ayé yìí gan pàápàá.
2: We are talking about the 6 days.
0: 2 Corinthians 9:6-8.
1: Ṣùgbọ́n
0: èyí ni mo wí pé
1: ẹni tó bá forúgbìn
0: kì í yẹn ni pé ẹni tó bá ṣàánú máa ráàánú wẹ̀ tó bá gbin máa rí ká ẹni tí òògùn rere máa ká ìdíbàjẹ́ ẹni tó bá gbin irúgbìn tó tóbi ó máa ká irúgbìn tó tóbi orí ìṣẹ̀lẹ̀ sọ pé tí wọ́n bá ṣe rere tàbí ibi irinṣẹ́ rẹ ni wọ́n máa gbà
2: èyí
0: ni pé o gbọ́dọ̀ ní ìfojúsùn láti ṣe rere o gbọ́dọ̀ ní mọ bí wọ́n ti ń ṣe fún ọlọ́run o gbọ́dọ̀ mọ bí wọ́n ti ń ṣe fún ènìyàn. O gbọ́dọ̀ mọ bí wọ́n ti ń ṣe fún ọlọ́run. Ẹni tí ògbìn kò lè ká. Bàbá kan fi gbogbo ọjọ́ ayé rẹ̀. Ó fi tọ́ ọmọ rẹ̀. Ó wá ń ṣe fún gbogbo ọmọ tó bá rí. Lójijì ló ṣe ní dáìmìlì.
2: Ṣùgbọ́n
0: gbà tó yá gbọ́ àwọn tó sọ pé kán lè wà nílùú òyìnbó.
2: Oríṣiríṣi
0: àjálù ló ṣẹlẹ̀ kò sẹ́ni tó lè lóyìnbó. Àwọn ọmọ ọlọ́mọ tó tọ́jú ní dáìmìlì.
2: Nígbà tí
0: nǹkan bẹ̀ tán tí ibi iṣẹ́ tó ti kúrò tí
2: wọ́n ti dádúró.
0: Àwọn ọmọ ilẹ̀ Ọlọ́run wá lò fún.
2: His own children are going to school.
0: Kó mọ̀ pé tó bá gbìn ó máa ká o.
2: For you to know if you sow
0: rain. Tó bá gbìn o lè má lè ká o.
2: If you don't sow you may not be able to
0: reap. Kó wá mọ̀ pé kò sẹ́ni tó ṣe fún Ọlọ́run fún
2: ẹ. There is no one that good for God himself.
0: Mo ṣoore mo ní kò gbé mi.
2: I favour people is not
0: the one who is bàjẹ́.
2: Mọ
0: dáadáa pé a gbìn búburú àti Jezebeli. Wọ́n lè padà ká búburú ní ọjọ́ alẹ́
2: wọn.
0: Kó mọ̀ wípé Saul gbin búburú.
2: Saul
0: ó padà parẹ́ fún rẹ̀.
2: Judas
0: gbin búburú.
2: Judas sọ ìbò and he committed
0: to sin. Bíbélì sọ fún wa nípa ètí ń ṣe Genesis 4:3.
2: Genesis orí kẹrẹ ẹsẹ̀ ìkẹta.
0: Moses ó ní ó sì ṣe.
1: Ní
0: òpin ọjọ́ wọn ni.
1: Kíkéènì mú ọrẹ nínú èso rẹ̀ wá.
0: Kíkéènì mú nínú èso ọrẹ rẹ̀ wá.
1: Fún Olúwa.
0: Àti Ebelu òun pẹ̀lú. Àti Ebelu pẹ̀lú. Ó mú àkọ́bí nínú ẹran wá. Kéènì wò pé tí Ọlọ́run ló fẹ́ Jésù
2: ni. Ó
0: Ọlọ́run ò ní yá máa dà síbẹ̀.
2: God will know we are going to leave.
0: Ṣùgbọ́n lópin ọjọ́.
2: But at the end of it.
0: Bíbélì ní Ọlọ́run yes. Ọlọ́run ṣe ojú rere.
1: Olúwa sì fi ojú rere.
0: Ojú rere wo Ebelu àti ẹbọ rẹ̀. Kéènì àti ọrẹ rẹ̀. Ọlọ́run kò nání. Kéènì bínú.
1: Ojú rẹ̀ rẹ̀wẹ̀ sí.
0: Ìyẹn ni kó o mọ̀ wípé tó bá ṣe dáadáa rìwọ́ọ̀dù wa lọ́dọ̀ Ọlọ́run lọ́dọ̀ èèyàn tó o bá tún ṣe rere rìwọ́ọ̀dù wa.
2: Ìyẹn
0: ni nígbà tí Genesis máa sọ ní Genesis 19 yẹn nígbà náà fẹ́ pàdé Sodogo àti Gomorrah
2: run
0: wọ́n rántí dáadáa Abrahamu wọ́n dẹ̀ dá Lot arákùnrin rẹ̀ sí nílùú Sodomu.
2: Ìyẹn
0: ni kó o mọ̀ pé gbogbo ibi táwọn ọmọ wa bá lọ ó máa tẹ̀ lára ohun tí bàbá bá ti ṣe ohun tí ìyá bá ti ṣe. Orí ẹ̀ tó bá ń ṣe ìwà burúkú má máa ṣe búburú mọ́ tó bá ń gbẹ̀sán má máa gbà mọ́ tó bá ń pa tìyànjọ́ má máa ṣe mọ́ máa ṣe rere. Mo padà sínú ìwé 2 Corinthians 9:6 tí mo ti kà tẹ́lẹ̀.
2: Yes. I come back to 2 Corinthians 9 that I've read before.
1: Ẹni tí ó bá sì forúgbìn púpọ̀.
0: Ẹni tó bá fi forúgbìn púpọ̀.
1: Púpọ̀ ni yóò ká.
0: Púpọ̀ ló máa ká.
1: Olúkúlùkù ènìyàn kí ó ṣe.
0: Olúkúlùkù ènìyàn ṣe bó ti wá látọkàn rẹ̀. Tó bá fẹ́ ṣe fún Ọlọ́run ṣe látọkàn.
2: Máma
0: torí pé ẹnìkan sọ̀rọ̀ kan ní church ò ṣe mọ́.
2: Somebody said something I will not do it.
0: Máma ṣe bẹ́ẹ̀ mọ́.
2: Stop doing that.
0: Ma sore ko joko ti.
2: Do not favor somebody.
0: Abraham
2: urupo. Abraham made the
0: sacrifice. Genesis 15 o de duro ti.
2: Genesis sori ke do.
0: Ohun lo bere ko lu a mo sa daru ko kilo wa fun mi.
2: What are you going to give?
0: Ori awon eye to be a je
2: bo. So the want to
0: give. O de won lo. Inu de bi Olorun. Abraham so so mo loju orun. Mo wa lati je ohun mo wa si bi ebo to oru yen.
2: O de le mi. And you send me away.
0: A o ni tori po se le iru omo re ma si ni ile ti won ko mo.
2: Your children will serve for 400 years. Ma
0: sore ko duro ti o.
2: Don't do any good thing.
0: Anything to ba se.
2: Anything you do.
0: Esan wa o.
2: There's revenge.
0: Esan wa o.
2: There's vengeance.
0: Tori emi o re ni to se fun Olorun.
2: I've never seen anyone that do for God that will not repay.
0: Sore temi ko ba foruko Olorun gba kan lowo e.
2: You collect something from me. Mari
0: ti dajo lori eni yen.
2: Expecting judgment. Mari
0: ti ere lodo ti e na.
2: Expect
0: ti po ju ni ta nisin
2: we have many
0: gbogbo nkan oluwa wi pe oluwa wi pe oluwa wi pe ni
2: ṣugbọn
0: wo sa ti mo wi pe olorun ki se bi o gbogbo na ma ti da oruko re si
2: wherever they mention
0: o de ma rin nibe yes
1: ki se afegun se tabi
0: ara o ko to ba se ma fi egun se
2: it's
0: not by force so ba se olorun le mo e
1: sori olorun
0: o ni pe o wulo fun olorun
2: but make sure you are useful for
0: make sure you are useful for
2: god make sure you are doing something for god
0: se nkan fun
2: god will do something
0: iwe look orike 538 e fi fun ni
1: e fi fun ni
0: a o si fi fun yin yes
1: a o si fi fun yin o
0: fun da da da da da ti
1: ami po
0: yes
1: akun wa sile ni a o won si fun
0: la o won si fun yin
1: ni a won si aya yin
0: yes
1: nitori osuwon na ti eyin ba
0: gun to ba ti se ere
2: mo ba ba fun you there is a reward
0: boyo se fun kuro se fun giga
2: if you do for the church
0: o le wa lale o le wa nirole
2: eni
0: wa se oni ko gbe mi
2: somebody now say
0: you are not
2: involved because you are that
0: problem ti se fun olorun
2: ati problem in it
0: Leviticus 22:19-25
1: ki o le da fun yin
0: ako alailabu gbo ohun to ba fe fi urubo fun olorun
2: to be se fun olorun
0: ati wa lati kokore bayi
2: we are already in the atmosphere of harvest
0: ma se ko loso
2: do it with your heart
0: gege ni to sin
2: you must by learn the word
0: o ni ko je ohun ti o ni abuku yes
2: you something that
0: ohun ti o ni abuku ni ko bi shop ti e ni ko bi urubo fun olorun ninu malu
1: tabi ninu agutan
0: tabi ninu ewure gbogbo eyin te fe se gbo fun olorun
2: do that I want to
0: se ko je best
2: do it
0: the best
2: expect best
0: reward
2: from God.
0: How they drive for
2: me? Ami.
0: Iwe iwe 11:24.
2: Ẹnikan
0: wa tuka.
1: Síbẹ̀ tí ń bí sí.
0: Síbẹ̀ aláìní ló jẹ́. Ẹnikan tuka ó ń bí sí. Ẹnikan háwọ́ kìkì àìní ni. Ó wá ní ọkàn ìṣoore la máa mú sanra. Ewo ni wọ́n ṣe ń bẹ̀ tó
2: retí. Which one are you doing that you expect to the world? Go and do good.
0: Sori iye ẹnu tó bá ń bọ́.
2: The amount of many people you are taking care of, God will supply it.
0: Olorun ade supply it.
2: God will supply enough.
0: Okan ade balẹ.
2: The rest of mine.
0: First King 3:3.
1: Solomon ti fẹ Oluwa.
0: First King 3:3. For Solomon fi Oluwa.
1: O si rin nipa.
0: O ri pe nipa eru bo ati se fun Olorun ni David fi grow. Nipa kiko le fun.
2: By building house for God, building a temple for God.
0: Ni David fi grow.
2: That is how
0: I
2: be grow.
0: Solomon wa to pa se daddy.
2: Last
0: is Judah dear.
2: In order to do more than the father.
0: Solomon is
2: the first word that
0: Baba
2: Solomon
0: did for Olorun.
2: Was about to build house and God
0: rejected him. Solomon wa calling for
2: Olorun.
0: Baba ti pe se gbogbo nkan sile.
2: Lẹ́yìn tó kọ́lé yẹn tán.
0: Solomon wa wo pe o yẹ ko se nkan si
2: Olorun. Ninu orukọ yẹn
0: o de gbo won Olorun.
2: And he heard the voice
0: yes.
2: of God.
1: Bo, o si fi ìtura jóná níbi gíga. Oba si lo si Gibeoni.
0: Oba lo si Gibeoni o lo rubo.
1: Nítorí
0: o ti ṣe o ti rubo tele tele. O wa lo ṣe mi to fẹ tobi ju to ti ṣe lo.
2: Yes.
0: Ibẹ̀ ni bi giga wa.
1: Ẹgbẹ̀rún ọrẹ.
0: Oru ẹbọrun ẹbọ sísun ló fi rubo. Ni màlúù ní àgùntàn ní adìyẹ. Ní kọ́tà lè kàtàn léwúrẹ́ ní àgbò ní Ràkúnmí. O ṣe rubo yẹn ó tẹ ọkàn rẹ̀ lọ́rùn. Nígbà tó máa dé ẹsẹ̀ kẹtàlá, Ọlọ́run sọ fún pé àti tó ti ẹ̀ béèrè
2: ni
0: máa fi fún ẹ. Ọlọ́run gbé ìjọba ayérayé lé
2: lọ́wọ́,
0: ó pè ní ẹni bí ọkàn
2: mi.
0: Ọlọ́run ṣí fèrèsé ìbùkún ńlá fún
2: Solomon.
0: Àwọn ọba wà lábẹ́ ẹsẹ̀. Ọlọ́run ò jẹ́ kó ní ọ̀tá àti tó fi parí ìjọba rẹ̀.
2: Mo
0: lè gbàdúrà fún òní náà ta. Ìyẹn ni kọ́mọ ti ṣe fún Ọlọ́run. Ó máa ń ṣílẹ̀kùn ìbùkún fún yàn. Ó máa ń ṣílẹ̀kùn àánú ńlá fún
2: yàn.
0: Ó máa ń dá kí yàn fọkàn bọ́ Ọlọ́run rìn.
2: Ìyẹn
0: ni tí wọ́n bá pò tí Málákì fún yàn.
2: Pé
0: kí ajẹnu má ba wẹ lómi àníkè
2: ni èmi ò sàn.
0: Sori wo bí alẹ́ lójú lọ.
2: is the end time that is very paramount, very important.
0: You that are fool.
2: Ami.
0: Owe 1917.
2: Proverb 1917.
0: Any to shanu fantalika. Any to shanu fantalika. O one. O she fun Olorun ni. Any to she fun alaini. Olorun lo she fun. Any to she fun Olorun. Olorun to she sili Olorun. Olorun lo she fun.
2: What am I begging for? And we're going to be rewarded.
0: Reward ni blessing.
1: Second King.
0: To ba ti wa ko ti wa pe ko ma ya sile ahun ko ma sun be ore kan to ye fun woli re
2: o only favor
0: woli wa pe kini mo le se fun pada ka pari
2: we
0: fun
2: ba
0: o ni won fariwo
2: omo enko
0: o ni o si bi se eye o ti mo ko mi no mo
2: you know that I have no child
0: o ni ni woye amodun
2: say by this time
0: o ni ma do lomo o
2: eventually
0: ore ma wo tori leyin ojo kan lomo yen sori mi ori mi ode
2: one day
0: English Alex Oden Oti emi rere mi omo na
2: pa
0: iyan ni ko mo pe daada to ba se
2: any good thing you do
0: o do there ko bi won tin se
2: learn how to do
0: lo ko gbon ninu we awon ninu out of apostle 9 number 36 tapita ton pe ni dokas
2: sai tapita
0: ko ri to se jidi lejo to ku ta ni won se fun
2: wo ma fi don
0: fun ni olorun to wa ki lo se sibe
2: mo
0: sala to wa ki lo se sibe ani awon yan to wa ki lo se sibe
2: se
0: ki je pe ni kon tun se won ba je
2: ko
0: be ko mo tin se daada
2: learn how to do good
0: to ba ni owo le
2: ni
0: se fun olorun
2: do for god
0: wa fi sin gunjo to ba
2: use the
4: entrepreneur

0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́mi náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ hospital, wọ́n á treat mi, wọ́n á gbóògùn, mà á tó padà tún sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. So nígbà tí mo wá ń gbọ́ program bàbá, wọ́n wá sọ pé à ń wo làwọn à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbí báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká ta fóònù wa pé ká ta fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé báwọn sọ pé credit láti ní wá ní ogun tó wà lára rẹ wọn á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìgbọ́n kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yá èmi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ̀ ń sọ fẹ́ tó pè pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jà màlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí mo kọ́ rò pé bí ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ a sì ti parí nírọ̀lẹ́ ìmúni àmú ni mo lè lọ wóródù mo sáré lọ ìwóródù nìyẹn eré mo pé bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android le
0: mo ti dáyé pé ká sílé lórí tó tó bẹ́yẹn
1: wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dáyé pẹ̀pẹ̀ orí òkè lánàá bọ̀dọ̀ bí pàánù ẹ tí ó sùn yìí heavy gan ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder. Receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbi mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún ọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pèsè òkè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáàdì kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampasì tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹ dìde kí Alleluia!
2: Alleluia!
1: Màmá láwọn mọ̀ pé pampasì táwọn kó lánípọ̀.
0: Pampasì yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣàǹpẹ́ gbogbo ọlọ́run lo pampasì. Mo bá kó pampasì lórí igbá mi, mo dì sí Lai Lomberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Ó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú àyẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò ṣe menstruation mímọ́. Gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.